0: síwájú. Ọ̀rọ̀ ìyànjú tí mo ní fún wa ní àárọ̀ ni pé kí a má ṣe gbé ọkàn wa lé ipa ara wa. Ká má ṣe wò pé àwọn tó bẹ́ẹ̀ mo màdúrà gbà mo mọ̀ ṣe ènìyàn kò lè dáṣe. Ó yẹ kí a gbé ọkàn wa pátápátá lé Olúwa. Mo rọ̀ wá ní àárọ̀ yìí, ẹ má ṣe gbẹ́kànlé ipa yín. Ẹ wo ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Psalm 121 verse 1 pé èmi ò gbójú mi sórí òkè wọn ni níbi tí ìrànlọ́wọ́ mi yóò ti wá. Ìrànlọ́wọ́ mi yóò tọ́ wọlé wá. Ọba tó dá ọ̀run wọn ayé. Ẹ jẹ́ ká máa ka ọ̀rọ̀ Ọlọ́run dédé. Ẹ jẹ́ ká máa gba àdúrà. Ká máa gbàdúrà láìsimi àti láìsàárẹ̀. Ẹ jẹ́ kí a kún fún àdúrà kí a lè yọ nínú ewúkéwu tí ìgbìmọ̀ ta ti gbé kalẹ̀. Mo gbàdúrà fún wa lónìí wípé ìjáde wa lọ lónìí yóò mú rẹ dání, yóò mú ayọ̀ dání, bí gbogbo yóò forí ṣánpọ́n, Ọlọ́run yóò máa dì í mú. Jesu agbára wa. Èmi ni Adémide Joseph.
1: Alhamdulilahi lẹ́dí àyáàdà àbáàdà máa mẹ́ta náà wọ ilé ìmísòrò. Dọ́pẹ́ fún Ọlọ́run ọba tí ó jí wa lẹ́yìn ìgbà tí ó pa wá lánàá. Gbọ́ ẹyin olùgbọ́ wa la kí pé a kú ojúmọ́ rí. Ojúmọ́ tòní yóò là wá sí àlàáfíà, ìfọ̀kànbalẹ̀ ọkàn àti àdìsíkí òun náà la fi máa lò. Wọ́n máa ha ọlọ́wọ́ la kú wọ́tá ilá abìlá. Àbákan náà, etí ó jẹ́ ìrọ̀gílé tí ráńpẹ́ fún wa láàárọ̀ yìí, òun ni ká mọ̀. Pàápàá àǹtá wa ṣe láyé Allah subhanahu wa ta'ala ó jẹ́ yíwa nínú Al-Qur'an al-Karim pé wà máa kọ́lákò tó lè jìnnà wà ìsà ilá ilé àbúrò. Òun ìṣẹ̀dé ènìyàn àti àlìjẹ̀mí fún nǹkan mìíràn ju kí wọ́n sin Ọlọ́run ọba lọ. Ìsin Ọlọ́run ọba yìí kìí ṣe dandan gbogbo gbàtara tó wá gbé àgé àbí tá a wá gbé irun dúró láti máa jọ́sìn fọlọ́run. Gbogbo tá a bá ń ṣe nínú ayé wa a lọ à ń bọ̀ wa. Ó máa jẹ́ lórí Tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala ká sì máa rántí Ọlọ́run ọba gbogbo ìgbà. Àbẹ̀ Ọlọ́run ọba Allah kó ṣàlékún dáadáa wa. Àlàó lọ bá ní àti ìdàfẹ́ dúnìá hásánà wà fi láàkúrò tí a sára wà kí ní àlàó mọ́.
2: Akíwa pé a kú ojúmọ́ lónìí, ojúmọ́ tó máa lónìí, ojúmọ́ rẹ ni yóò jẹ́ fún dúdú wa. Ọ̀rọ̀ ta ni títí àwọn ìbára wa sọ̀rọ̀ lónìí, òun ni sùúrù. Kí ni à ń pè ní sùúrù? Àwọn àgbàbọ̀ wọ́n ní sùúrù, òun ni bàbá ìwà. Tíyàn bá ti ní sùúrù tó bá ṣe ohun tó yẹ kó ṣe, á jèrè ayé. Wọ́n ní ká má fi kánjúkánjú ṣe ayé, ká má fi wàdùwàdù pinle ọ̀rọ̀. Torí ifá sọ nínú odù fa obìnrin yọnú. Ó ní inú bíbí ò dá nǹkankan fún ni sùúrù ní bàbá ìwà. Àgbà tó kọ́lé tí kò ní sùúrù. Àwòrò rere ló ní Adáfọ̀n Mílà. Ó lọ rè fẹ́yà tí ń ṣọmọ oníwòó. Wọ́n ní ká ránlẹ̀ ẹ̀bọ ni kó máa ṣe ẹ̀yin òmọ̀ pé ìyá tí ọ̀run Mílà jẹ́ níwò. Òun ló ń jẹ́ ìyàwó. Tí ọba ní sùúrù lódún tá ń fẹ́. A tò lọ́wọ́, èrè owó a tò lọ́wọ́, èrè ọmọ a tò lọ́wọ́, èrè ayé a tò lọ́wọ́. A tún wá ní ìlú gùn àtàlàáfíà. A tún ní ìfọ̀kànbalẹ̀ láti lo gbogbo retí ó bá tò lọ́wọ́. Orúkọ mi ni Olúwo Dr. Fáṣọlá Fáníyì.

àjọ fọ́lúwa ẹjẹ́ àfọpẹ́ fọ́lúwa nítorí tí ó ṣe ohun ìyanu nítorí tí ó ṣe ohun tuntun nítorí tí ó ṣe aláàbò lórí ayé wa ẹjẹ́ ká fijó san orí ẹjẹ́ ká forin san orí ẹjẹ́ ká máa rántí láàrin ìṣẹ́jú sí ìṣẹ́jú láàrin àsìkò sí àsìkò ìgbà dé ìgbà láti máa dúpẹ́ orí ńláńlá tí ó fi gbogbo ìgbà ṣe fún wa tá a bá gúnyán lẹ́bẹ́ tá a bá ròkà kán mi ní jọjọ ọba mi ò ní jẹ́ ìhun tó ṣáà bèrè lọ́wọ́ wa ni ká máa dúpẹ́ ká sì máa jẹ́ olùrànlọ́wọ́ fún àwọn ẹnìkejì wa kọkàn wa ó mọ́ ká wa ó máa ro ibi sí ẹnikẹ́ni torí gbogbo ẹni bá nà kankan sọ́mọlàkejì mẹ́sàn tó kù ni ó padà wá sọ́dọ̀ ẹ̀ má ṣèkà má rubi dúró lọ́nà tí olúwa tí ó tọ́ níwájú olúwa ago márùn ààbọ̀ ti lu 5:30 o'clock it's 5:30 ago márùn ààbọ̀ ó ti lu ẹ jẹ́ kí a lọ darapọ̀ pẹ̀lú òjíṣẹ́ olúwa Fẹ́mi Emmanuel lórí ètò ẹ̀tọ́ yín turning point fún tààrọ̀ tòní àgbọ̀dúnú fún gbogbo wa.

ẹ̀sìn gan-an. Àtúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè Yorùbá tó múnádóko. Ìlú mọ̀ọ́ká ni wá, ilé toko lọ ti ń gbọ́ wa. Gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa, wàràwàrà ni ó ta.

0: ti gbọ́ náà ni ó gbìnà ìyá níléṣẹ́ Radio 1 103.5 FM gẹ́gẹ́ bí fọ́nrán orin àkọwọlé wa bí o ti sọ. Ẹ káàárọ̀ sẹ́ káàárọ̀ mọ̀. Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin ọ̀rẹ́ àti olólùfẹ́ iléṣẹ́ Radio 1 103.5 FM. Àti dé bí a ti ń dé náà nìyẹn. A kú wa tura yìí. Òjò rọ̀ lónìí ṣùgbọ́n ilẹ̀ tutù. Ara ṣilẹ̀. Pé Yorùbá níbí lọ ń rú àsìkò yìí kó yí ìṣọmọ rí ni. Kó yí ìṣọmọ rí. Ṣùgbọ́n kọ́ àfi sùúrù. Ọlọ́run ọba Elédùmarè gbogbo àwa tá a jí òṣìṣẹ́ Ọlọ́run ó pè wá lérè. Yóò fiṣẹ́ wa yìn wá bá a ṣe ń lọ táwọn àǹtàjẹ àwọn nípàdé tí ó jẹ wá lójú ọ̀nà. Lágbára Ọlọ́run ọba Elédùmarè. Ìtayọ̀ Adébísí olórúkọ tèmi ẹ káàárọ̀ lẹ́kọ̀ọ́sẹ̀.
1: Àwa fọpẹ́ fi yin fún ọ bàbá mímọ́ Ọlọ́run wa. Kábíyèsí ọba tó ń pa wá mọ bí ẹyin ojú ọba tó ń dáàbò bò wá ní gbogbo ìgbà àrí ìró àlá alágbára gíga ọba tó ń ṣoru tó ń ṣọyẹ tó tún ṣe eléyìí tó tutù mọ wa lára orílẹ̀-èdè Nàìjíríà ara ó dẹ gbogbo wa.
0: Ǹjẹ́
1: ẹ ti gbọ́ tàárọ̀ tò ní ọjọ́ ìṣẹ́gun 16th June 2026.
0: Ọjọ́ kẹrìndínlógún oṣù kẹfà.
1: Ọdún 2026.
0: Ká má parọ́ ká má jalè ọdún yìí lọ.
1: Ó ń lọ.
0: A
1: oṣù kẹfà náà ni ó ti pín méjì gbẹ̀rẹ̀gẹ̀rẹ̀ lánàá. Ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ gbogbo lé ìwé ìròyìn The Punch, ìwé ìròyìn Nigerian Tribune, ìwé ìròyìn The Nation, New Telegraph, ìwé ìròyìn Vangard, Guardian wọ́n bẹ níwájú wà láàárọ̀ òtù ni ẹ jẹ́ máa mú wa ní ṣísẹ̀ntẹ̀lé. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ òtù ni àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ó dá àṣeyè báyìí ńlá lákànṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n kí wọn bẹ́ẹ̀ làwọn náà ń kí.
0: Kò burú o ǹjẹ́ ẹ ti gbọ́ ó dá lójú ìwé ìròyìn The Punch àti káàkiri ojú ìwé ìròyìn láàárọ̀ yìí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò bí wọ́n ti ń sá kìtìkìtìkìtàkìtà fún ìgbáradì ọdún 2027 ó má dàbí ìgbà pé wọ́n ti rí wọn lẹ́pàá báyìí o. Bí wọ́n ti sọ wípé kí ẹgbẹ́ òṣèlú ADC àti àwọn ẹgbẹ́ òṣèlú mẹ́rin míì wọ́n ní kò tiẹ̀ sí ti ń jẹ́bẹ̀ wọ́n ní ADC wà yóò ẹ̀kẹ́ níbo ilé ẹjọ́ wọ́n ti sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú náà gan pàápàá àwọn náà wọ́n ṣe kíni wọ́n gbóhùn sókè ẹ máa gbọ́ kúlẹ̀kúlẹ̀ láàárọ̀ yìí.
1: Ọ̀dà ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn The Nation náà ni ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní bí wọ́n ti ń tẹrí ẹ̀ bá bẹ́ẹ̀ náà lòun náà tún rọ kọ́kọ́ gun o ló sọ pé iṣan bẹ lápá òun ṣé ìgbàgbé ohun tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ àìtí kúrò nípínlẹ̀ Ọ̀yọ́ o torí wípé àìtí ìbásàlà kọjà tán ó tún ní ọmọ àránṣẹ́ pagara bíi àwú nínú ìwé ìròyìn owó ńlá ńlá burúkú kan báyìí náà ni wọ́n ń béèrè o lẹ́yìn tí wọ́n tún ṣe ìmọ̀tún ìmọ̀jọ àbò sí nílùú Ìbàdàn.
0: Ǹjẹ́ ti gbọ́ lójú ìwé ìròyìn The New Telegraph tó wà lọ́wọ́ mi láàárọ̀ yìí wọ́n ní wípé ọ̀wọ́n gógó ó gòkè sí o ó gòkè sí ní oṣù karùn-ún nínú ọdún tá a wà yìí ọmọ gbọ́ kúlẹ̀kúlẹ̀ bí wọ́n ti sọ wípé ìjọba àpapọ̀ ti kéde o fún àwọn alágbàtà afẹ́fẹ́ gáàsì ìdáná wípé kí wọ́n máa kó gáàsì ìdáná wọlé láti ilẹ̀ òkèèrè torí dàbí ìgbà wípé èyí tá à ń pèsè
1: láti orílẹ̀
0: kò fẹ́ máa ká ojú táwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n nílò.
1: Ó dá ǹjẹ́ ẹ ti gbọ́ Ọlọ́run má jẹ́ afọ̀táṣọ̀rẹ́ Ọlọ́run má jẹ́ afọ̀rẹ́ṣọ̀tá àwọn agbésùmọ̀mí ẹni a mọ̀ dáadáa ẹrọ ó dáadáa torí wípé ọlọ́dẹ níjọ́sí ó gbọ́mọ kìnìún ó rí ń kékeré jòjò ló ó fa aya pẹ́rẹpẹ̀rẹ́ wọ́n tún ti kọ́ wọn wọ́n kọ́ ìwé ẹ̀sìn wọn lé wọn lọ́wọ́ wọ́n ní wọ́n búra wọ́n tún dà wọ́n wọ́ ẹ̀yin ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ń ṣe tọkàntara ọba mi òkè yóò dáàbò bò yín wájú lẹ́yìn lẹ́gbẹ́ ọ̀tún àti lápá sí i torí wọ́n tún ti kọ́ wọn dé o wọ́n ní wọ́n ti repentant
0: ni wọ́n pè é repentant terrorism. Ǹjẹ́ ẹ ti gbọ́ lójú ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí a ti gbọ́ wípé iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí wọ́n ti dóòlà opó ọ̀gá àgbà tí wọ́n ṣe ẹ̀mí rẹ̀ légbodò ní àkàtà àwọn ajínigbé èmi wá ìgbà yín láàárọ̀.
1: Ọlọ́run kò ṣọ́ wọn ń bẹ̀ torí pé won ni ku to npoju gba ni poloju o ba toju oju e daada beyan o ba si kara mole o ni e kara nle e bo ni ke
0: eh ko se duro wo
1: se to ma nso pe ko se duro wo o ni o nje ti gbo ninu iwe iroyin the punch to jade laaro toni
0: o se ni mo tun wo aworan obirin ohun ni koda obirin ohun e ri wi pe ara re sugbon olohun oba eledumare koda bobo wa koda bobo wa ko ma je arin njo te bi npona tori bi npona gan lawon ara bi bayi mi si oro ya o ti ni agbara bayi o ti lagbara nje ti gba o loju we royin the nation na ni mo si ti wa lori eto abo yi na ni lori eto abo yi ni koda won gbiyanju lati yin arabirin won gbiyanju lati yin nibon won yin nibon gan ni nigba ti won gbiyanju lati do lare sugbon ni badan lowo lowo yi agbo wi pe awon ajinigbe kan ta won fe gba 100 million 100 million won ni awon eleto abo won ni won ji o sese fun won o
2: won ba
0: won ba imo won je ni badan ni ipinle oyo loju wero in the nation la
1: ro je ti gbo wi pe knowledge is power ohun la mo
0: ben
1: amo ninu wero yin Nigerian Tribune to jade la ro toni knowledge is the new
0: ben
1: ororo otura ororo adura ogbon lo gba bayo why idi ti orilede Nigeria se gbodo gbaradi tori pe a ma pale ko to di pe a pejo ni o fun ise itesiwaju lojo waju orilede yi neka oga agba neka lo so
0: loju we royin New Telegraph laaro yi awon kan ke won ke won si ti won ti ri nkankan you go explain tire le fun awon
1: eleyi
0: lori le re South Africa minister nbe won ni ewo koda o lori ara xenophobia yi lori lede South Africa yi won ni koda awon olorin takasufe wa se ni won so wi pe kan mo wule wa korin mo won ti bo ko wa je kakiri agba nla aye koda awon eyan ti won sise won re ni ta won re ni ra lowo won e ti ri nkankan fun ara yin
1: e ti ri nkankan
0: e ti ri nkankan
1: o da bi igba tala onibara o ma raga joko lodo olora e ni o wa de oni o laga o laga eni kan lo si pate to gbe ti ele yi
0: awon abi awon orilede South Africa lo le mo bi tara won ko si
1: ba bebe
0: won ti ani sugbon mo mo wi pe ngba ta omo orilede Nigeria ngba ti won ba dide si pe okay ati raye tin sugbon ta mo ni pe le igangan kan ni awon baba la baba wa kan ni won fe o ija ominira ti won ja fun orilede adulawo fun ile adulawo lapapo ka le wa ninu ife ati irepo o na ni won se fe mi koda Mandela yo mo yinukun ninu a fi suru loju wero in the New Telegraph laaro yo be ni ti won farada iya
1: nje ti gbo won ti kede e somo bibi ipinle ko ni abileko abimbola salu nde yi kiti gbe o won ti wa won si npolongo e wi pe omo ipinle yi ni e oya ijoba ti pase wi pe o fe join o fe darapo mose ologun aye wa asiko re e lo sori ero alatagba bi royin ba wora e ma gbo
0: loju iwe royin New Telegraph ni mo si ti wa laaro yi o ati kaakiri awon oju iwe royin tori pe royin yo se kini o kale o kako ni ni ile Gẹ̀ẹ́sì United Kingdom mo ma ti kede o wi pe se ri ero ayelujara yo di ewo bayi latodun to nbo fun awon omo to je wi pe won din ni 16 kini ohun in sose pupo ti o kiri
1: nje ti gbo ninu iwe royin ijoba apinle ko Lagos LCDA won tin pe awon osise eleto abo eyin osise eleto abo e ja jo fowo wewe ja swa ni sowopo lati le ri wi pe aisi eto abo nle yi ko digbere ka ma ri ohun ti oni je keto abo ipinle ko de
0: nje ti gbo loju we royin new the nation la aro yi ah nkan yan sugbon boya ka kuku ka papo sigba ta ma mu awon ro yi ki kuku mele ni bi ti won ti gbo wi pe awon akeko ti won je bi adota na ni won ti koleko o lori mo isele pajawiri abi bi won se le toju ara won ti isele ti o ba sele si won oju iwe royin the nation ni won ko si laaro yi
1: je ti gbo ninu iwe royin the punch ni omo ogun ofurufu air force officer onu awako lana dojubole onu awako lana sare onu awako lana yoju sorun ni o latari wipe o fi oko ti e ma fara ko mi ki lo sodo omo ogun oju ofurufu onu awako kan ti yen si se be gbemi mi mo lowo nje ti gbo mo so o awi fun ni ko to dani lodun 1999 ani mo so fun are are igba na yin are olusegun obasanjo wipe baba e ma dara yin laamu lati contest abdulsalam lo so yen ninu we royin the punch to jade laaro tuni nje ti gbo
0: pe
1: ninu we royin
0: the new telegraph na ni mo si ti wa nibi ti won ti sun igbejo alagba erufai si ojo 24 osu ta wa yi bo se je wipe meji ninu awon ti won dijo fesun kan won bi won o se foju won ni ile ejo
1: nje ti gbo olohun ma je ka ojo aburu olohun ma je atajo banuje olohun ma je ki banuje dapo mayo wa o tori pe eni to kan lomo ire ni o ma kan gbogbo wa won ni o podu kan o to je wipe awon eyan to le ni igba ti won se won yana yana ni yele water ninu ni orilede Nigeria inu won ti won se won yama yama masaka won ni titi di asiko yi ko ti si mo pe awon kan bi mo ngba yen o podun kan awon to kan won ku ngba yen o podun kan awon ti ori yawo won mo o podun kan awon to mo won meji meta sonu o ma podun kan won ni sibe sibe nta won reti gege bi idajo mo na won o ti ri o
0: o se ni laanu tori pe odun kan sibi ta wa ya mo wo pe yo da
1: mo
0: so
1: ko san lara ya alagbaja o fi gbogbo omo bi ti o fi bi tan o da nje ti gbo federal government pushes intelligence led border security
0: iwadi to gbongbon na ni won fi first ma se idojuko awon isele agbesumo mi ta nsoro re
1: won ti pa lawon enu ona to je ala le wa lenu awon border en ti agbara bo en ti kotonu bo e fe gba pa bi en ti ni je bo e fe wole wa abe en ti oke okun bo ko si bi te olodun ma je ka o se wa eyin o le so papa bi ni ka o ti wa o
0: be ni ikan si ni se wa laso e je doke lohun
1: oda ale kabo ta papa de nje ti bon te si waju
2: ojo teto inowo ati alale re FSRCC ati ajo sepo pelu ajo to sakoso igbohun safefe NBC nlo anfani yi lati pe akese ara ilu si kominu won nipa itokale awon to sowo iyani lowo lona ebofin mu IFOs eyi to sakoba fun inigbekele ati iduro sise eka to sakoso eto owo nina lile yi awa nfe yi gbe yin ni moro pe ke yera fun ibasepo pelu eyi keyi ninu awon ayedero iyani lowo yi e se iwadi ipo ti we iforuko sile iru ile ise be wa lori awon alataga www.cbn.gov.ng www.nacom.gov.ng www.fencom.gov.ng www.sec.gov.ng lati safiso awon afurasi ayede iro ayanilowo yi e pe 0700225526 0800225526 tabi ke pe +234817665673 olukeje FSRCC
3: mo ba bere gba won lo ti japa bo bere awo pa lo ti japa ejo egbono igbogun lawon eniyan wa njapa lo ati pe ide abawo gan lo mu ka won ara ilu yi ma japa logun logo be ni awon kudie kan doju ija ko wa lori leide yi amo ko si bi ti se osi o ti ro ore bi se o ti gboro lotun mu si elomi ti e nile lori onise lowo o si tun fo pa yokele sese rin sugbon eroja pa yi lo mu ko tale fi se le fugere lo soke okun didohun to dohun lori ba yi pada nkan ori bo ti ro ko to fi lele ajo ma le dun dun dun bi le lo nto oyo o toro je amo ibi o pao in to kuni kemi re jo wojuju soro orile ide yi ohun ti o to nbo wa seku bi gbogbo aba ile fi lule tani yo ku lati tun orile ide yi se bawon ta nja pa lo ba o ba tulu won se ibogun la fe ma ri sa lo bayi ro re o bo ba ile fi kanju japa afaimo ko ma fa ba mo japada ikede yi wa lati radio 103.5 fm to kale ka si lu ikoyi ni ipinle eko
4: Lati fun olonje loju aye won dukeyan wa pa igboro malu ni bi ayeye siku won lo o san lati kole fo bi eni dukeyan ra ko se oloke emeye million naira ti de ati roje eyin ijoba wa o e san na wa agbalagba won yi odo marun di logoji ki se wa sarara o iwo bo owo to ye ka fun won gege bi owo fenti e ma se fi dun rara o e ran ti pe eyin na n bo wa dagba be opata agbelepa teyin loju ati joba atomo e je

0: ìyá àti bàbá yìí àwọn ni wọn gbìyànjú ọ̀nà tẹ́yìn tọ̀ tó wá dán orúkọ tẹ́yìn lò tí wọn sọ wípé yes I know your father we worked together in 1904 àwọn ni wọn ti kọ́kọ́ gbàbẹ̀ tí kàrà ti wọ́ wọn lẹ́sẹ̀
1: ṣẹrẹ lomi bó ṣe wẹ oni driver to oni driver madam oni driver to n gba ọmọ lọ
0: school
1: oni driver ti oni driver emergency ṣùgbọ́n bí bàbá rẹ̀ ó bá jáde nílé tí ó bá ṣẹwọ́ sí
0: korope
1: àbí tí ó bá ṣẹwọ́ sóní kẹ̀kẹ́
0: rí pé bàbá mi òun yóò tún advice wọn kọ́ lọ gbọ́kadà ní junction
1: kejì yóò máa farúgbó ara gun
0: ẹ jẹ́ tọ́jú àwọn àgbàlagbà tó ń bẹ látàtà wa ẹ jẹ́ tọ́jú ẹ jẹ́ àfìfẹ́ hàn sí wọn. Hello.
2: Ẹjọ́ John láìkọ́ sí mo fẹ́ bèrè
0: ìbéèrè
2: ẹjọ́.
0: Ó yà sà.
2: Ṣé àgbọ̀n yín?
0: Àgbọ̀n yín ẹ bá wa ṣe pẹ́.

0: orúkọ Jésù.
1: Ámì.
0: Olúwa wòsàn.
1: Ámì.
0: Dáǹdè.
1: Ámì.
0: Sílẹ̀.
1: Ámì.
0: Gbàlà.
1: Ámì.
0: Ṣẹ́gun.
1: Ámì.
0: Jésù Olúwa wa.
1: Ámì.
0: Gbogbo ìwàásù mi fún ti àkókò yìí ni ìgbàgbọ́. Mo mú ìwàásù mi jáde láti inú ìwé Hébrew. Orí kọkànlá, mo bẹ̀rẹ̀ ní ẹsẹ̀ ìkíní, èyí tí ó kà báyìí wípé.
2: Ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí?
0: Ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí. Ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí àti pé.
2: Ìjẹ́rìí ohun tí a kò rí.
0: Àti ìjẹ́rìí sí ohun tí a kò rí. Jámọ́ tí Bíbélì ń sọ níbí, a ò rí, ṣùgbọ́n à ń retí ẹ̀. Bí a bá nígbàgbọ́ pé a mo mọ̀ gbàdúrà níwòyí ọ̀la báyìí ni yóò ṣẹlẹ̀. Tí ẹ ìgbàgbọ́ wa ò bá yẹsẹ̀, ó di dandan kí Ọlọ́run ó ṣe fún wa. Ìgbàgbọ́ jẹ́ ìdánilójú ohun tí à ń retí. Ó tún jẹ́ ìjẹ́rìí sí ohun tí a kò rí. Ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn, mo sọ fún àwọn èèyàn mi, mo ní mo rí pé mo ra mọ́tò. Pé wọ́n ti gbé mọ́tò wá fún mi. Ní gbogbo èèyàn bá kí mi nínú ìjọ nígbà náà, wọ́n kí mi gbogbo wa jójójójó, ṣùgbọ́n lẹ́yìn ìjó, wọ́n tẹ̀lé mi lọlé láti lọ mu mínírà. Ara mínírà, wọ́n mu mínírà gan ara bisikíìtì tá à ń ṣe ìdùnnú ẹ̀. Ọ̀kan nínú wọn ló wá bèrè pé dádì, ọkọ̀ náà wàá dààmú ni, àti rí i, mo gbàgbọ́ pọ́kọ̀ ń bọ̀ náà ni ni. Lẹ́wájú a mu mínírà, ọ̀kan ní bọ́wá tẹ̀ ṣeéṣe ò bá pọ mínírà tó ń ti mu. Kò láǹpọ̀ Ọlọ́run yí parọ́, mo mọ̀ nípa ìgbàgbọ́ tí Ọlọ́run fi fún mi tó bá ní báyìí, ọ̀rọ̀ rẹ̀ kì í yẹ̀. Ó ní ohun tí a bá dè láyé yìí, a ó dè lọ́run. Ohun tí a bá sì tú láyé yìí, a ó tú lọ́run. Ìgbàgbọ́ ló fi gbàgbọ́ pé orí àga tó dòkó sí òun ò ní ṣubú. Tó o bá dòkó lórí àga, ọ gbàgbọ́ pàgà wà bẹ́ẹ̀ ni kò lè ṣubú. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí nínú ìgbàlà náà. Tó o bá gbàgbọ́ nínú Jésù fún ohun kankan tó fẹ́ ṣẹlẹ̀, kò lè yẹ. Kò lè yẹ. Ibi tó o gbàgbọ́ sí bẹ́ẹ̀ náà ni ó rí. Ǹjẹ́ o mọ̀ pé gbà tó di ọjọ́ kẹẹ̀ẹ́dógún láàrin oṣù yẹn, o ni ọkọ̀ dé. Gbogbo èèyàn bẹ̀rù Ọlọ́run. Wọ́n wá rírì àṣẹ Ọlọ́run lè ṣe yìí. Kò pẹ́ jù púpọ̀. Tí ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé mo mọ̀ mú wá mọ́tò. Mo wá gbàdúrà, mo sọ fún Ọlọ́run pé mọ́tò méjì, jíìpù méjì mo fẹ́ kọ́dún yìí ó tó parí lọ́dún náà lọ́mù. Lẹ́yìn àdúrà mi, ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀. Ẹ̀yin tó ń gbọ́ mi lọ́wọ́, kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀? Mo gbàdúrà tán láti January, ọkọ̀ ò mà dé. February, ọkọ̀ ò dé. Kódà nígbà tó di November, ọkọ̀ ò dé. Ọ̀pọ̀lọpọ̀ ti rò pé ọ̀rọ̀ Ọlọ́run ti kùnà pé kò ṣeé ṣe. Kódà nígbà tó di December, ọkọ̀ ò dé. Àmọ́ wo Ọlọ́run, ìgbàgbọ́ mi ò yẹ. Ọ̀pọ̀lọpọ̀ ń bèrè pé bàbá èyí ò rí bẹ́ẹ̀ ṣe máa ń wí o. Láti January, ọkọ̀ ò mọ̀ dé. Tí ìgbàgbọ́ rẹ ò bá yẹ, ìyanu rẹ ó tẹ̀ ọ lọ́wọ́ o.
2: Àmì.
0: Kí ni wọ́n ń retí lọ́wọ́lọ́wọ́? Kí ló ń gbẹ́kẹ̀lé pé kó ṣẹlẹ̀? Tó bá ṣe ìgbàgbọ́ nínú Jésù yìí ni o, kì í dójú tì ni o. Ǹjẹ́ o mọ̀ pé gbà tó di on 24 ní oṣù December yẹn ni jíìpù àkọ́kọ́ dé. Nígbà tó di 29 jíìpù ẹlẹ́ẹ̀kejì wọlé. Ìgbàgbọ́ nínú Jésù kì í dójú tì ni. Ṣùgbọ́n tí mo fẹ́ kó o mọ̀ ni pé tó o bá nígbàgbọ́, a máa fìyàn lògbòlògbò. A fi ọ̀dí ẹmi ni pé kò ní ṣeé ṣe mọ́. Ìgbà míì a máa sọ nídé ní yẹ̀yẹ́ bí ẹni pé irọ́ mà ní gbogbo kiní ìgbàgbọ́ tá ẹ gbà yìí. Ìgbàgbọ́ ó ní ìdánilójú ohun tí à ń retí. Ìjẹ́rìí sí ohun tá a rí, a ò rí ṣùgbọ́n à ń jẹ́rìí. A ò rí ṣùgbọ́n a mọ̀ pé túláàsì ni kó wá. Mo rí arábìnrin kan rí tó wá dọ̀ mí láti tó ń wá ọmọ. Ó sì jẹ́ ọ̀kan nínú àwọn alágbára lórílẹ̀‐èdè yìí. Mo gbàdúrà fún arábìnrin yìí fún ọmọ. Ṣùgbọ́n wá ṣe nǹkankan, ó mú àwọn ẹ̀bùn wá fún mi. Tó bá ń bọ̀ láti ibi tó ti ń bọ̀, àwọn ẹ̀bùn ńláńlá, àpò ráìsì, àpò ẹ̀wà, iṣu, ẹran àgbẹ̀, a kó gbogbo ẹ̀ wá. Ṣùgbọ́n ní oṣù kan, ó kó kiní wọ̀n wọ̀nyí wá tó ní agbára púpọ̀. Bí mo ṣe rí àwọn ẹ̀bùn wọ̀n wọ̀nyí, orí mi wú. Ẹ má jẹ́ kí n purọ́ fún mi, ọmọ ìgbà tí mo sọ lẹ́nu pé lóṣù yìí ọ̀ sì bímọ. Samuel lọmọ rẹ̀ ó sì máa jẹ́. Àṣẹ obìnrin ti dìímú. Èmi bá sọ̀rọ̀ tán, ba ti o do su to tele arabere mi won fun pada de dide ti o de yi o ko awon kini won iwa to mama po si ni o ni barika samuel nki yin e ti loyin olorun ti se lemi na ba dupe dupe mo jojojo o su to tun tele dide ti o su merin o su kerin to wa mo ri pe okunrin yi obinrin to wa yi inu re owu ko si yato ki lo nsele wa lati pegbe ejo ma se binu fun bele ti mo fe bere se e ri nkan osun yin ma oni mo sese pari ni se wa ti so foko yin oni pe kini oni koda kin to ku ole won gbo wole samuel ni won gbo wole nu mi won ki samuel oni baba se ko si oni si olorun le tenu yin paro ni eru ba mi mo wa rere olorun le ti enu yin paro ni se beyin le ni olorun ti ni losu ina ni gbo mi lagboye nigba ti o di osu karun oyun jade from nowhere ki se pe oyun jade nikan nigba ti o du esan osu kesan o mama bi samuel ta ko kini ireti re kini wo na ngbekele pe ki olorun o se ninu odun ma wo se ton se o rara ati rara ma wo ru aye to wa lowo bayi rara ati rara laarin aboseju olorun a ma yi aye eni to gbagbo pada si daada un toro pe ko se se yen o ma ti se se manu ni odun to lo yi o fe lo si Jerusalem ni o ma bi ma se lo mi o si lo kan re pupo ni o lo kan re tele pe ba ni ma se lo sugbon gba mo de nu jo mo ni praise the lord emi na ba lo Jerusalem odun ni o Jerusalem odun yi dade en tin ro po ni o ro koda mi o mo bi o se waye sugbon je kin so fun yin eni ti ma kokko pe oni baba fun mo ti daddy koda won tin sanwo bayi nje e mo pe oro ti mo so osu to tele mo si bara mi ni Jerusalem kini iwo na reti lowo

0: Ọlọ́run a kúkú se bó ti tọ́ fún ọ.
1: Amen.
0: Ìgbàgbọ́ lọ nílò. Tọ́ ba lọ nínú ìgbàgbọ́ tó dájú. N tó rò pé ò sése yẹn. Yóò sése. Ọlọ́run ó sì se ìyanu nínú ayé rẹ.
1: Amen.
0: Ó jẹ́ kí rán létí ẹnìkan nínú ìgbàgbọ́ ni. Torí Bíbélì ní ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a retí. Ìjẹ́rìísí ohun tí a kò rí. A ò rí a sì ń jẹ́rìí. A ò rí a sì ń jẹ́rìí. Sọ orí arábìnrin tí mo sọ̀rọ̀ báhùn. Ìgbàgbọ́ rẹ jẹ́ ohun tó jọ mí lójú. Mo ti rí ẹni tó wá bá mi rí tó ní dádì. Wọn ò rí ọmọ nínú ayé mọ́ kò sọ́mọ bẹ́ẹ̀. Kò sọ́mọ nínú wọn ni kó o lọ sí díàǹsì kó o lọ fọnú. Ọmọ lèmi ń wòye ó ní bàbá ọkọ rẹ wá bá mi pé dádì ọmọ ò sí bẹ́ẹ̀ o. Ọmọ wà níbẹ̀sẹ̀ ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ Ọlọ́run lóṣù kẹrin ọmọ mọ̀ jáde. Lẹ́yìn ìgbà tọ́mọ jáde tí ń rí ọmọ yìí ó mọ̀ bí lóṣù kẹsàn. Bàbá wa kan dẹtí sí mi lọ́wọ́ nílùú Ìbàdàn ni wọ́n wà lọ́wọ́ báyìí. Wọ́n ìyàwó wọn ló wá sọ́dọ̀ mi pẹ̀lú àwọn màmá wa kan látàbẹ́kúta. Lẹ́yìn ìgbà tí wọ́n gbàdúrà tán wọ́n ní màmá tó wà yìí kìkì obìnrin lẹ́bí ẹ bí ọkùnrin kan ọmọ tẹ́ bí báyìí ọkùnrin ni. Ṣùgbọ́n ǹjẹ́ mà ní ìgbà tí ó di bí ọjọ́ kèló ọkọ rẹ̀ ni mo rí pẹ̀lú àwọn ọmọbìnrin mẹ́fà obìnrin ni mẹ́fẹ̀ẹ̀fà. Wọ́n gbé ọkàn station wagon ní ẹ̀rẹ́ ẹni ṣé bàbá ọkọ ló bèrè pé ṣé wòlíì ọ̀hún náà ni. Wọ́n ní wòlíì ọ̀hún náà rèé wòlíì ìdá lórí rẹ̀ rèé ntọ́ bàbá ń gbọ́ kí lẹ wí. Ọlọ́run ní ọmọ tẹ́ bí nísìn ọkùnrin ni mo ti rántí pé Samuel Ọlọ́run porúkọ rẹ̀ náà. Wọ́n ní ó ní ṣe ṣé ò sí ó ní ẹ̀wò èmi mo bí àmẹ́fẹ̀ẹ̀fà ẹ̀yin wòlíì èké ibẹ̀ ti pa ọrọ̀ níjọ́ sínú méjìlá láàbí ẹ̀yin náà lọ ní kábí kẹta a tún lọ Amẹ́ríkà. Ọmọ méjèèjì tá a bí lamẹ́ríkà tẹ́ lọ́kùnrin ni ó wáyé kì í sọkùnrin ara sọ obìnrin náà ló tún wáyé. A kò sí ọmọ tá a fẹ́ bí mọ́ bẹ́ẹ̀ sí parọ́parọ́ tá a fi bí mẹ́fẹ̀ẹ̀fà nù a ní bí kankan mọ́. Mo wá bá sọ̀rọ̀ ìgbàgbọ́. Ìgbàgbọ́ ni ìdánilójú ohun tá a retí. Jẹ́rìí sí ohun tá a rí máa jẹ́rìí pẹ̀lú ìyàwó rẹ pẹ̀ ti rí Samuel. Ẹ dá wo bí ò bá wá rí bẹ́ẹ̀ ajẹ́pọ́ Ọlọ́run ò sí láàyè ara ẹ̀yin ènìyàn Ọlọ́run. Nígbà tí wọn ó délé wọn ṣiṣẹ́ ọmọ lóòótọ́ bí Ọlọ́run ṣiṣẹ́ wà láàyè Ọlọ́run gbàdúrà nínú ìgbàgbọ́ wọn wọ́n máa wọn bí ọkùnrin. Ọkùnrin yẹn ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú iṣẹ́ ìránṣẹ́ mi. Èmi kọ́ ló ṣe o òun gan ló ṣiṣẹ́ rẹ o torí ìgbàgbọ́. Ibo ni ìgbàgbọ́ rẹ ti ń yẹ̀ lọ́wọ́ ibo ni ìgbàgbọ́ rẹ ti ń yẹ̀. Tó o bá gbàgbọ́ ní Ọlọ́run lónìí Ọlọ́run ló ń ṣàṣepé ẹ̀mí mímọ́ lòun ó ṣàṣepé ó ní ohun gbogbo tó ṣe tìrẹ yẹn ó ní yóò di pípé njọ́ ọmọ tá ń pè ní ìgbàgbọ́. Ó dìgbà tó bá sọ ọtọ sọkàn gírí tọ ọmọ tọ sì mọ gbà náà lọ́lọ́wọ́ tó pò ń dé o gbà náà lọ́lọ́wọ́ tó pò ń dé o. Sọ ọmọ pé mo máa ń sọ léraléra tí wọ́n fi ju Daniel sínú ihò kìnìún o Ọlọ́run ò mọ̀ sọ̀rọ̀ títí tó fi wọnú ihò lọ kọ́lọ́run tó dé pò ń dé o bẹ́ẹ̀ ni ayé rẹ̀ ó rí o sọ ti sọkàn gírí Sidrak Mesaki Abednego gbà tí wọ́n ní òforíbalẹ̀ fóríta tí òforíbalẹ̀ wọ́n mà tún iná dà ọwọ́ ọ̀nà yẹn máa ń pa èèyàn dáburata wọ́n sì ń fojú rí dẹ̀yìn tó ń kú báyìí síbẹ̀ wọ́n sì gbìyànjú sínú iná ṣùgbọ́n má gbàgbé pé gbà tí wọ́n wọnú iná tán ó di yìnyín máa la. N tí ń pè ní ìgbàgbọ́ rè ìgbàgbọ́ tó o bá múra a máa mú kí ẹrù ó báyàn bí ẹni pọ́lọ́run ò sí gbàgbọ́ pọ́lọ́run wà gbàgbọ́ ṣé irú àwa yìí náà tá a lè pa ajéèyàn mọ́. Àdìjáwá ni pé ìwà àwa ni ó máa gbọ́ lórí rédíò ìlú mi kí wọ́n máa gbọ́ mi wọ́n máa ń kọ́ni ní irú mi.

0: Ọlọ́run fẹ́ tọ́ ìsísẹ̀ rẹ lónìí.
1: Ámì.
0: Ọlọ́run fẹ́ fayé rẹ gbogbo.
1: Ámì.
0: Ọlọ́run fẹ́ fayé rẹ ṣe yaná.
1: Ámì.
0: Ìlérí rẹ ó ṣẹ láyé rẹ.
1: Ámì.
0: Látò ní lọ gbọ́ òní rí bákan náà mọ́.
1: Ámì.
0: Yémi kò ní rí bákan náà mọ́.
1: Látò ní lọ.
0: Yémi kò ní rí.

0: ìjáfara lewu lórí ọmọ rẹ ọkùnrin tàbí obìnrin ojú báyìí náà lalákan fi ń ṣọ́rí ẹjẹ́ àrídájú pé a kó àwọn ọmọ wa ní ọ̀nà tí wọ́n lè fi mọ̀ tí ẹnikẹ́ni bá fẹ́ fi tipátipá bá wọn lò kí ìwọ òbí náà pàápàá má ràn ọmọ jáde nígbà ilẹ̀ bá ṣú tàbí fi àwọn ọmọ sílẹ̀ nìkan nínú ilé níbi tójú rẹ ò tó kẹ ma wá tẹ̀ mọ́ àwọn ọmọ létí wípé kí wọ́n má gbà kí ẹnikẹ́ni yálà ọkùnrin àbí obìnrin ó fi ọwọ́ kan ẹ̀yà ara wọn ẹ̀yin òbí ẹ̀ràn ti wípé ohun tá a bá fi sílẹ̀ lẹ́nu ajé ń gbé o ẹ jẹ́ aràgà bo àwọn ọmọ wa gẹ́gẹ́ bí ẹdìyẹn ti ń ràgà bo ẹyin kí a sì jẹ́ olùṣọ́ àwọn ọmọ wa bí ìgbà tí pẹ́pẹ́yẹ ìbá máa ṣọ́mọ rẹ̀ káàkiri òde ìfipábánilòpọ̀ lè túnú dà ẹ jẹ́ ká kojú oro sí láwùjọ wa ká sì panupọ̀ sọ wípé ìfipábánilòpọ̀ kò bójúmu láwùjọ àwọn ọmọ nìyẹn ìtanijí ìwáyé láti lè ṣe rédíò 103.5 FM.
1: ò ní mi ó rí mi
2: mo rí ẹ mi ṣe ní rí ẹ mo rí ẹ
1: àti kó o wò mí kó o rí mi
2: ṣe bá jọ dress up pín sí ní
1: kí tẹ ní ẹjọ dress up every time ó rí pé mo ṣe mẹkọ your makeup is beautiful you are fine you are beautiful it look good on you ṣé mo máa ń ṣe makeup ni orí nǹkan kò tiẹ̀ compliment nǹkan bẹ́ẹ̀ náà ni mo lọ ṣerun lánàá mo dé o kàn wò mí mò ń wẹ̀ o even awa sọ fún mi pé my mommy your hair is beautiful o sọ kankan àárọ̀ yìí tí mo ṣe sọ pé ọ̀nìṣó rí pé mo ṣerun lo sọ pé mo rí o fọ́ ọ̀rọ̀ ahun mi o sọ pé.
2: ṣebo ni tó bá ṣe ṣerun irun máa ń pọn
1: ẹni kí
2: ló kọ̀ wọ pẹ̀lú rẹ
1: kí ló kọ̀ fọwọ́ ránu mi sí.
2: ṣé ọmọ iye hours mo fi ń wo irun yẹn gbà tó sọ.
1: báwo ni kan ṣègbà tí mi ò sí láyé ni kó máa wo irun mi wo irun nígbà tí mo wà láì tí mo sensitive tí mo dẹ̀ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀.
2: ẹ sọ pé you are beautiful.
1: Sọ fún mi.
2: ṣé mi mọ̀ pé you are beautiful.
1: mo mi look into my house and tell me oh beautiful girl call me a girl don't let me feel like you know awa ayawo I need the after three.
2: ṣòye torí kó wo jẹ́
1: after don't tell me that ṣòye torí pé I'm still your baby I'm still a girl to you let me feel that love that thing ta ma n feel ngba yen je si ma feel e ma je ma rira mi bi igba te pe mo ti dagba bi mo ti di nkankan we need that reassurance yes we need that reassurance say it to us if ta ti ra bread ni jeta lo ti sọ fun ohun ti sọ fun mi pe oni o girl yen o ri po fine
2: e se bon mo bi la
1: a ni sọ fun mi na pe mo beautiful tell me look at me
2: mo po beautiful mo ti
1: sọ yen na sọ fun mi say it again kan so ma fi sinu ma so pe tori pe o mo má fi sínú sọ fún mi you are beautiful bá tí wọn mo ṣe fún mi sọ fún ẹ pé it look good on you
2: ọ̀nì you are beautiful ní ọ̀nà bá ṣe nǹkan tí mo sọ
1: ṣá máa sọ fún mi pé you are beautiful I need that reassurance.
2: ìyàwó mi á kàn wò pé òun ti jẹun òun ti yó kí ni òun problem wo lòun lè fi panu lẹ́ni o kí n sọ pé you are beautiful ṣé mi mọ̀ pé beautiful tẹ́lẹ̀ ni kí n máa sọ pé your makeup is good your makeup is fine you are beautiful kí wọn sọ bẹẹ fún àwọn ọmọkùnrin mi kì í sọ bẹẹ fún wọn ó máa tẹ kẹsì wesley wọn ni ó tẹ pín mọlẹ wọn ni tó bá ti wọṣọ tán kí n sọ pé ọní you look good wọn máa sọ ẹ bá ń sọ fún you are beautiful ọní you are ọní àtẹlẹsẹ fún àyè gan
1: wo
2: ọní mi orúkọ ẹ náà.